0: owó lọ sí mu lẹ jẹ ẹ ká lẹ jẹ ló jarọ ní àyẹ pé má sí mu wá bí àbí yá mi kàn mẹgbẹ lọ wá.
1: Bọ́mọ láyé ní àwọn èdè ọmọ mi jánu kọ fún kárẹ. Wọ́n á dé bọ́mọ láyé mi ká ìwé yẹn. Mọ̀ ọlẹ́rú pa ọmọ aláya ẹ wí ìdí àwọn ọba ọjọ́ ọ̀pá ẹni kẹrin ẹnu.
0: Mára kò ní mọ́ ní pọ́lẹ́rú pa ọmọ aláya. Mára kò ní mọ́ ní pọ́lẹ́rú pa ọmọ aláya. Ká ìwé ìdí àwọn ọ̀nà rẹ̀ gẹ̀gàn ọ̀nà rẹ̀ ní kẹrin. Àìsè wò ó àṣọpẹ́ ẹgbẹ́ rí wà ń pa. Nẹ̀rù ń bọ́ ní pùlọ́ ẹ̀ nínú iṣẹ́.
2: Ìdílé ló ẹ ET Winnow, or radio.

0: sẹ́yìn ń lọ jẹ́ kára jọ bòdúdúró bọ́bá.
1: Bẹ́ẹ̀ ẹ̀
2: ṣe. Ṣé ẹ ń tí wo gọ́bù mẹ́tẹ́? Sáàkùn ló ń dún tú ẹ̀rìn náà ní dúkì. Ìjẹ́ ìkú nǹkan náà. Bí? Bóbi yìí lóyìn náà.

0: mẹ́fàjó.
1: Ìtì ìwìnyọ́ All Radio. Ìtì ìwìnyọ́ All Radio.
2: Jace Lensigwe. Another one.